nípa kúrò náà bọ̀ mí gbọ́ nọtúndó kèmí tọ́jú nígbà kò sí dégbélé ẹ̀pọ̀ mìíràn sísọ ẹ̀jú ẹ̀gbọ́n tètè dẹ́mẹ̀ dínà mìíràn tó pẹ́ náà ti hú ẹ̀hún náà jùlọ jẹ́ dé náà mi tó àgún ẹ̀mẹ̀ nasọ àti tó òkú èyí máa yí yé máa jà èyí máa wúlò òkú lè nọ tètè lónìí tọ́jú kó nọ tètè sàn tántán èyí ká di ọgbẹ sàn èyí ká di àlè tán èyí ká kẹmí yìí ló ìjọ jẹ́ mìíràn èyí jọ jẹ́ dáko wẹ̀ njẹ́ mi kẹ́lẹ́ tó pé náà jọ jẹ́ dáko wẹ̀ bó tó pé náà jìyẹ́ wẹ̀ bó pa àyín wẹ̀ jìyẹ́ ọgbọ́nà tán jìyẹ́ kó ń da gbóná kán tó àgún wẹ̀ mẹ́ èyí máa wúlò àdùn gbóná gbogbo tó mi ná kẹ́lẹ́ gbẹ́tọ́ lé njúrò náà rí àrẹ tó pé náà jíyẹ́ sọ́yìn ká tó mẹ́ kẹ́lẹ́ gunu lọ jíyẹ́ tó pé náà wẹ̀ na hunhun ló nufo wuwe tile wuwe yɛrɛ tile gbangba la mi ako nami da nami ta gun bi e na hemi sunfin sɛ yi o nɔ ye jɔ jɛbɛ na nyɛ gunu do kpɛ na jiyɛ we bo kpa ye bo ze yi kɔnɔ da ga bo na ye kpɛ bo na ye kekun lɛ kpo na ne kun kura mi lɛ kpo n yɔ se gun lɛ to dɛ ho do kpɛ nɛ. Na kuna fole ton kwa kwa tabile ton to American le ji na ekwa doro chi wiyo te na isi do chi wiyo me na isi a dogwe tole kuro chi wiyo kwa te e ne to esno jie we puro a kwa kwa ton le po a kwa kwa to American le ji kwa e kwa chi wiyo na jore mong kwa ton nso jwa ne kwa chi wiyo na kwa ton do a isi do chi wiyo me a kwa to te ko e ne to esno a do wa fite kwa ma a na kwa chi wiyo na de a kwa fite kwa fon we do kuna fon we ton ena bio ai khatwe me do ara so ye khatwe do holo ji khuda se de gbele po ji to afonwe o ko so di ogba san do do po ga jesu yi kɔmɛ mi ko dɛ te o fɔ afɔwutɔ fi hiɛ mi tɔntɔn mi mɔ yɛrɛ zemɛ ló kanimɛ gbénu yimɛsɔ ko de kpekpe tɔn da yi ko sɔ yi nyɔn lɛ yi mɛmɛ glɔ nɔ togbo nu eti to yi dɛlɛ ko yi bɛ lɛ ko sɛ mɛmɛ glɔ mina ko dɛ ta fɔnu yi nu de kpekpe depo bɛ de na yi lɔ do akɔta mi tɔmɛ to ne yia ta bi bɛ ne tɔmɛ dɔ hiɛ ye ma dɔ o mɛ yaka ye mɛ yaka ye gunkun to ye mɛ pe dɔ mɛ fin tɔ lɛ mɛ se tɔ lɛ dɔ hiɛ hiɛ gunu akiri agun fi agun etɔ amara yi mɛmɛ glɔ ye tɔmɛ dɔ jiyɔ yina kura we jiyɔ yina kura koe do to ye jiyɔ yina kura mɛ ayi wɔna lɛ kpo dɔ kura jiyɔ dɔ fipɛ la yi to yi gbɔ jɛmɛ ta lɛ kpo fira to hun tɔn ilẹ kpo gbeda do a to nigeria to mẹ fide kpe da yi abe da hosa gbeji do jẹ do yiwe do hiɛ amuna yi mɛmɛ klɔ tɔn amuna yi mɛmɛ klɔ mɛmɛ klɔ mɛmɛ klɔ mɛfin tɔ de kpekpe tɔn ɔlɔdi tso yi na ɔkura we ya ɔkura koe do to yi ya ɔkura mɛyi wɔna to lɛ kpo to gbɛsan to lɛ kpo da yi gba dzi mɛ do kunkun de kpekpe san fide kpekpe mura da la gbɛsan to yi go mura da la ehi ati de kpekpe go do jo yi gbɔ sɔrɔ mɛ tɛnɛ ɔkura ma ere mi de kpekpe nɔ fi wura jo yi gbɔ tɔn ena nɔ oyɛ gan wɔn kpɔdɔ tɔn glɔ dɔ dea do jiyɔ gbɔdɔ to sɛn do nukpɔ gbɔ kpɔmɛ bɔ ato tɔn sena ko gbede de tɔn lɛ kpɔ sire kpɔmɛ dea do yi lɛ kpɔ kere kpɔ kɔkɔn na jiyɔ gbɔdɔ tɔn lɛ kpɔ mɛ kere kpɔ mɛ da lɛ goe ba amara yi mɛmɛ glɔ fire kpɔ mɛ ne kpɔ kpɔ do fire kpɔ kpɔ dɔ jiyɔ na da lɛ goe. Ko dɛ ta fɔnu ye o dɛ to ye e na yi fi di dɛ na wanu na sɔn ɔkula we sɔn ɔhunhun dekpekpe gbigbɔ dekpekpe e to e de segun ayi gba yi dzi lɛ kpɔ to akɔta mi tɔmɛ dɔ ye mana mɔ we ba ye mana dɔ lɛ go we an yi asɔn kpa to mɛ an yi adzɔ nusatɛ to ye an yi defisɔn to mɛ a do ŋmɛra gbolo la a do ɔhunhun gbolo de tɔn hun dekpekpe mana da lɛ go we ba.
gbẹ̀sán tó yẹ mọ̀ sáyẹn tó gbẹ̀sán tó gbẹ̀sán tó wà ná àyìn fínú gbòòjì òkúyọ̀ gbẹ̀rọ̀ tán ojú ò náyìn òkúrò àtàn tó òkúrò láwé eré ìyẹn tó ló tiẹ́ wé sọ́nù kú mẹ́rin kan tó rẹ̀ mẹ́ kó dẹ̀ òkúrò náà pè nìkún gòwé. Àfọ̀yẹ́tọ̀ àtọ́ntọ́ fíkọ́ àmì tọ̀ fíkì àmì tọ̀tọ̀ dábìlì kó mẹ́tọ̀ náà kó wá tó gbọ́dọ̀ mẹ́ dá yéego yéego do èmìyàn eré èmìyàn tó mẹ́ àṣìyẹ́ tó náà fíyẹ́ tó lẹ́ kúrọ̀ mẹ́tọ̀ náà kó yéego bẹ́sẹ̀ mẹ́mẹ́ gúlọ̀ yéego bẹ́ẹ̀ sẹ́ mẹ́mẹ́ gúlọ̀ aráko rẹ̀ dà fún mi mẹ́ sunu gbé ayé mẹ́mẹ́ gúlọ̀ tó àwárí kó yéé mẹ́ngúlẹ́ gbé péjọ péjọ tó mẹ́ àbí àzọ́n àbí àjọ́tò okúrò ọ̀dọ̀ okúrò ẹ̀dá fúnra lọ ní péjọ àpáyé kò mẹ́ngúlẹ́ gbé péjọ àpáyé kò kànú gbé péjọ àpáyé kò ní péjọ péjọ tó mẹ́ tó dàkótó àlọ́pàá gbé péjọ okúrò tó àzọ́n tó àsútó àsìtó àjọ́ àbí àzọ́n àlọ́sọ́n tó jí arájẹ̀mẹ́ kan tó kànú gbé lẹ́pọ̀sán lẹ́gbà mẹ́gbọ́n gbígbọ́ mẹ́tán gbàgbàǹgbà tán àzọ́wẹ́ à àbí ndégbègbè ní sàn án yín arájẹ̀mẹ́ kan sàn ọ̀hẹ́n sí arájẹ̀mẹ́ kan sàn ọ̀yà sí arájẹ̀mẹ́ kan sàn àgbọ́ pọ́bẹ̀ lẹ́gbọ́sí yé mi mi òfin ò mátìlọ kanimọ̀ gbẹ́dẹ̀mà òfin ọ̀pàgbẹ́tẹ̀wẹ̀ mi ẹgbẹ́ àjẹ̀mẹ́ dẹ́ kanu kó dẹ̀ dọ̀kúrò mara ti n'o kanu mɛ gbɛni ba o jesu ko kɛmɛ jɛ mɛ de kanu jesu ko kɛmɛ si jɛ mɛ de kanu jesu ko kɛmɛ su jɛ mɛ de kanu jesu ko kɛmɛ fi jɛ mɛ de kanu mi mara ti n'o mɛ gulɔ mɛ ba kanu mɛ gbɛni de gbɛkpe de amu de be ti la ko mɛ sunu e de ka ko de ta fɔnu ye gunu o kunu na ko jɛ mɛ de kanu to e bi na fɔnu ye o kunu na tun yi de o te ko dɛ davidi ko davidi a seɛ tɔn fiɛ tɔn ko yi mɛ kɛ mɛ kɔsɛ mɛ gulɔ ma y filimita fɔnue akpadé kó gbèrè gbèsè tó ní kóde tó bẹ kóde vi tó lẹ yé kó bia tó lè fi fẹ́ mi ta sí siẹ́ mẹ ogoro jíjẹ mẹ dọkúnà jẹ kó ọkúrò égbé òfin jẹ lè kóde kó dọ́ alẹ́ égo jẹ tó dẹ tó si ọ ẹrọ dáwọ ayé ọkàn dẹ azọ tó kílá tó wẹnu ná si ọ wẹ brado nudako dáwọ yẹ bá kó yẹ brado kí ọ wẹ azami tó lẹ díẹ brado wáyé hàn ọkúrò lọ. O kanamɛ gbɛdɛ gbɛkpɛ o kanamɛ gbɛdɛ gbɛkpɛ nure gbɛkpɛ de akpɛ gbɛdɛ okpɛ de tɔmɛ nure gbɛkpɛ de ma je de ma na yɛ gbɛsa to ego o kura o je mɛrɛ kanu o kura gbazɛ gɛlɛ kpo zɛgɛ agba gbɔtɔ lɛ jésù yín kọ́ mi kú rẹ̀ tè àfọ̀yẹ́tàn yìí sẹ́ dávidì sọ yín ọkùnrin náà ná mẹ́tẹ̀lẹ̀ kó dọ̀ nàró dín àzánu tó yẹ iná nìdán mẹ́lẹ̀ kó tán tínú mẹ́lẹ̀ kóró kó ná kó dé tán kó fi hàn tẹ́lẹ̀ dávidì ẹja kò wẹ́ẹ́ lónà yìí de ètò kúrò mẹ́ pàkúrò náà wọ́n dẹ́gbẹ́ pé lẹ́yìn àgbọ̀ péwé ǹdà dáńsọ́ wọn ni pé àti nítorí gbẹ̀sán tó yẹ kó ẹ̀lẹ́ kókó dọ́ọ̀rọ̀ tètè égbé gunu égbé mi náà kó rẹ̀ dà fúnnu yẹ lọ́ọ̀kúrọ̀ náà já kòmẹ́ lónà wẹ̀ òkúrọ̀ náà kúkúrọ̀ wẹ̀ òkúrọ̀ náà kúkúrọ̀ mi égbèsò kòmẹ́ júrọ̀ náà mẹ́tún lẹ kẹ́tọ́ lọ kó rà jẹ́ ògùnù òkúrọ̀ dọ̀ òkúrọ̀ ẹyin kò jà yí òkúrọ̀ ohun tí tó yàn kọ́lé bẹ̀ fún ẹtọ́fí ẹyin tí tó kò mẹ járó tó yẹ ẹjọ́ kò mẹ járó tó yẹ ẹjọ́ àyà jẹ́ tó rà ní tó tẹ̀wé gbé wọ́n tẹ̀wé òkúrọ̀ gọ́ọ̀lọ́ náà mi gbọ̀n dẹ̀ jọ́ tó gbé ńkọ́ jọ́ gbẹ́sán ti gúnlẹ̀ pọ́ òkúrọ̀ ẹ̀ẹ́tìn yín kò mẹ járó náà jí dábì já kò mẹ lónà dé dòkúrò náà mẹ ònú ẹ kúrò tó lè ná mi díẹ ma dábìlì ẹ já kò lónà dé dòkúrò mẹ já kò mẹ lónà dé dòkúrò mẹ òkúrò náà sọ bàásì dọ ẹ náà sọ bàásì náà wẹ
okuna jira kome dona we okuna na kunga we okuna gofu ngoko okuna zedo aga son vista yo lome aga to jesu yi kome mi kure te ta fwe ton kwe huya we David so hen popo go kamele kren le yi David so kule ansiye ton wele 20 nunde ma so kwe do ye kwe vi kavi da ho fi sin le kavi fi yon le o gbron le kavi o no re ye ko yi ran ye le David so hen popo go o jere ko wa mo o jere ko wa kan me ko so eto ya ko ya ko gbo a ko gbo nde go a ko gbo kun le kan to go a ko gbo lewe go a ko gbo nu mo kun ode go a ko gbo a ko hen nde bo a ko gbo ta azon to me to ajo to be a ko gbo nda gbere go me ve le o vite la ko go so ye go jo ago e ko ro so yi se me nde gbe da ko gbo e ko gbo sa to me le po gbo me ta pa sa me le po do na ti ku ye to afun de gbe sa to me do na ti ye we ti ku ye we o jero die mo de che wura wo no so wa e jero so wa ne gbe da ko gbo e ko ra so to me to ajo to me to ku ro to me to vito de gbe de ko jo go e ko tro e vito de ago do le mero we tanu e kun e kana kwa vito je vito jero ni mo kun e to ma ba ko kun e ka si de ko na vito e ne ti ku o jere ko so o kan le me de mete bo je na so wa e je do e fide mi ki a to e gbe to joy town we are for ko atan ero en aso go popo le po juro we o ku ede o nu du sire ko du si to du fara ko du sire po po ro a go go du sire po ero na go ye jona we ero ri en aso du do ki go me an do su su me mo aso go ko du go ko mo pa ni o kuro pa kuro to etan e ko wa dagbe kan we pro me chi re po mo ran wi amaso ku me chi re ba a mo ran so ku wi agbere ba ara mo le go le po be na fo kun le kan to e ara go e moye a go khen bu da so go e moye le we to e ran so go e moye nu ne gbe da go khen bu le po a to kun da go a go khen bu le po ma bi ti po to ran so go e moye da fo re ana yi mo na wa te ton gbe da gbe ton do e da je ku ye we kun la go popo le po jura we ale ton la le to dudun awo wa vi verna le to dudun fi vena le dole do o jura le dole do close go e jura ti jo to e ti jo re gbe gba gbe gbe se gbe to bo asan e gbe asan do so jesu na na o ti jo o je jo na na o ti jo o nle go gbe ku le po o ku na go e jura ogunu o ku na go je re ga ko de to jesu yin ka mi ko de te e gbo ko do ara ko de ko ku ara je no do ji oku e na oku la we to ale ko lo ji david e din ku okun ton okun so na ogbon to so egbe san de nu ku okun ton tin okun do si si o we do na okun gokoro mi okun gokoro mi to no kun pe gbe san de wa le po ji njo le po ra we njo le po okuro njo le po na we gbe mi mare pe fo se gbe si le po okuro go lo na mi mo na yi na de ba mo na ba si na de ba okuro go lo na mi go ko na fo che ta ho to no ko che okuro ale la gbon ji le po okuro e gbe mi mare na we si le po okuro e go lo na mi no san se gbe yin ma so ale ko go ra me to gbe san ti le po me to jesu yin ko mi ko re te okun ko si ode to e bi ayi se do mo ya gunu o to mi do pe do na ki ko le po mi na ye ile po mi na ye ile po na ye ti ke da gbo ran ran mi a wa no gbo na wa to wa na le bra to wa ro na jo mi no ko da gbo te awon na si ode to le po awon mi yin do se gbo do yin e asan ya je to gbo sa mi to me na ne ko ke bu le ne ko ke gbo bu le po mi ko ko le po yin se gbe so yin
mina jia to ria me to kwa to la kwe to la kwe to la kwe na ro to le bre bre jesu yi kome go ko ta le ko mi to la kwe ji go ko di ana mi a je mi to ba blo mi ma pe nde ji na mi gba to ro ria go mi gba ko to pa bo to la gbo go mi gba gbo to go ko go ra mi ko ko lo jesu yi kome a wa ro to jesu yi kome ko de ti

ọ̀nà ẹ̀ẹ́tàn pọ́dọ́ àtọ̀rọ̀pọ̀ ọ̀nàrọ̀pọ̀ ọ̀nàrọ̀pọ̀ tọ̀rọ̀pọ̀ bọ́nà sọ́ọ̀sẹ̀ bọ́dọ́ àṣì ẹ̀ẹ́tàn gò àṣìrọ̀pọ̀ yẹ́nàṣọ́ lẹ́sùn ọ̀nàrọ̀pọ̀ yẹ́nàṣọ́ lẹ́sùn ọ̀nàrọ̀pọ̀ Matthew tafọ̀tọ̀nukún ẹ̀nẹ̀ Matthew tafọ̀tọ̀nukún ẹ̀nẹ̀ afọ ẹ̀tàn ẹ̀nẹ̀tọ́ ẹ̀ẹ́sọ́ gbọ́nbọ́dọ̀ ọmọ bẹ́ẹ̀ mi wúlẹ̀ máa kó ríà ẹ̀ẹ́ máa dọ̀dọ̀ mọ́ mi máa kó mọ́ ẹ mọ́ akún dáfídì búlọ̀ ẹ mọ́ bẹ́ẹ̀ mi wúlẹ̀ máa kó ríà gọ́dọ̀ ọ̀hólọ́mẹ̀ bẹ́ẹ̀ mi wúlẹ̀ máa kó ríà dọ̀ mẹ́rẹ́ dáyé ètò wẹ́wẹ́wẹ́nu dáyé àsupọ̀ àsìpọ̀ àsupọ̀ àsìpọ̀ wẹ́ dáyé dọ́kpọ̀lọpọ̀ àfọ̀tọ́ntọ́ ẹ̀ẹ́sọ́ dọ̀mọ́ náà ètò wẹ̀ súnù nájò tọ́pọ̀ ọ̀nà ètò pọ́dà yìí òtọ́dọ̀pọ̀ nọ̀dọ̀pọ̀ nọ̀dọ̀pọ̀ bọ́nà sẹ́bọ̀dọ̀ àṣì ètò dè àṣìrọ̀pọ̀ àṣìrọ̀pọ̀ yẹ́ omi àwẹ́lẹ̀ náà sọ́lẹ́sùn àgbàsànà dọ̀pọ̀ àṣupọ̀ àṣìpọ̀ fọ̀tírọ̀pọ̀ tọ́ tírọ̀pọ̀ tọ́ ní ẹ̀mọ́ sọ̀mọ́ yẹ́ máa sọ yín omi àwẹ́ bàgbá àdàbò àgbàsànà dọ̀pọ̀ ẹnẹ̀ wùtù ònú yàwé kan tó pọ́ mi lè ké gbẹ́tọ́ kran ẹ̀ bló àwẹ̀tọ́ àpáwé àwẹ̀tọ́ àpáwé àwẹ̀tọ́ ẹnìwẹ̀ yín nù síyá ò títàn sísanà lẹ́tàn máàlùkù tàwó àfọ̀ẹ́tàn tọ́ńtọ́ máàlùkù tàwó àfọ̀ẹ́tàn tọ́ńtọ́ máàlùkù jésù sọ gbọ́n gbọ́dọ̀ hàn yé dọ́mọ́ na sísìnyẹ àyíká mi tọ̀tọ̀ wùtù wẹ̀ ewúrà ọ̀sìn ìyá mi ètẹ̀wẹ̀ jọta lẹ́nu hómẹ̀ gbẹ̀tọ́ kẹ́rẹ́dì dávidì sọlọ́mọ́nì lo lámẹ́kì lo yẹ́tọ́ àṣì àwìyàwì yẹ́tọ́ àṣì àtàn yẹ́tọ́ àṣì sùsùlẹ̀ àyíká sísìnyẹ yẹ́tọ́ ẹ̀sán mà ní ìjọ tó yẹ gòníyẹ àfọ̀tírọ̀pọ̀tọ́ àfọ̀tírọ̀pọ̀tọ́ ẹ̀dọ̀ ṣìgbà sàn wẹ́wẹ́wẹ́nu dídàtàn àṣupọ̀ àṣìpọ̀wẹ̀ ẹ̀bàṣì yé chàwétọ́ àfọ̀chàwétọ́ náà ẹ̀hẹ̀wùtù wẹ̀ súnù náà jó òótọ́ ẹ̀tànpọ̀ ọ̀nà ẹ̀tànpọ̀ dàyé bọ́nà sẹ̀bọ́dọ́ àṣì ẹ̀tàn dè àṣìrọ̀pọ̀gẹ́ yéé omi àwẹ́lẹ̀ chátọ́tọ́ náà yín àgbàsànà dọ̀pọ̀ ẹnẹ̀ wùtù yéé máa sọ yín àwẹ́ bàgbá àdàbò àgbàsànà dọ̀pọ̀ àfọ̀chẹ́nìtọ́ ẹnẹ̀ wùtù ònúkè jíwèé ẹwẹ́ sísìn dọ́pọ̀ mi lè ké gbẹ́tọ́ kran ẹ̀ bló àṣì àwẹ́tọ́ àṣì àtọ́tọ́ àṣì ẹ̀nẹ́tọ́ kran ẹ̀ bló àṣù àwẹ́tọ́ àṣù ẹ̀nẹ́tọ́ kran ẹ̀ bló àfọ̀ àwẹ́tọ́ nùkúrọ́tọ́ ẹ̀tọ́ náà sọ vọ́ ònúdọ̀pọ̀ nìkan bí ẹ̀ẹ́tọ́ òkú ẹgbẹ́ àfọwọ́dọ̀pọ̀tọ́ ẹ̀sọ́dọ̀ náà yé dọ́mọ́ mẹ́dẹ́ pépé ẹ̀ná gbé àṣì ẹ̀tàn dáyé bó wílẹ̀ lọ ẹ̀dẹ́ fò ẹ̀dẹ́ ayọ̀ hẹ́ ẹ̀dẹ́ ayọ̀ hẹ́ kẹrẹdì mẹdẹ dọdọ máa dọ àṣì àwẹ àṣì títàn ẹdín fìyẹ kò nya ẹdọ bọnsọ àtìndó ẹdín fìyẹ dọkpọlọjà ńdọ máa títàn lọkọ yìí jésù wà dọ àwọn kpládọ mọtò ńkọ àyànṣètò títàn bọ ayé dàdébò mẹdẹ pépé èèyàn àṣì ẹdọ gbogbo àṣì ẹdá yìí bọ ayé dà àṣì dẹbò kò di àyọ xẹ àfọwíyàwé tọ àfọwọ́gbẹ́wẹ́tọ́ ẹ̀yìn ìyọ́nudé sọ́gbé àṣọ ẹ̀tàn dáyé bọ́sọ́ wúlà lọ ẹ́ mẹ́dẹ́vò àgbẹ̀tàn pèmí yẹn máa sọ dúró náà mọ̀ nù kúmẹ̀dọ̀ pọ́lọ̀ wílẹ̀ pọ́nùbà wẹ̀dọ̀ pọ́lọ̀ pọ́nù kúmẹ̀dọ̀ pọ́lọ̀ wẹ̀dọ̀ pọ́lọ̀ pọ́nù kúmẹ̀dọ̀ pọ́n gbédégbédé ni wọ́n máa sọ náà mi dúró dé bà bọ̀ yọ̀n lọ́ má gbé ńdọ̀ ìyọ́nudé dín bí wá yin àṣọ ẹ̀tàn dó gbogbo àṣọ ẹ̀tàn jódó mo wá ìwúlẹ̀ lọ pé ó dó súnù débò pé àyọ̀dẹ tọ́ ẹ mọ́ àyọ̀dẹ tọ́ ẹ mọ́ kó pládọ̀dé martin àṣùrò pọ́lọ́jà ẹ sí pé.